0: FM. Konile o gbọ ko so fun toko ibe o ni iroyin re.
1: Ojumo ba ti mo ti di dada ko ye go la tori wi pase lowo Olorun oba mi oke ni ojumo re lomo mi lo woro kututu ni onile apo otun age yin onile apo ose awa nse yin ni pele ibe oni iroyin lo tun ru gbagbede se ti gbo yin latori ikani karun de logarun to le lo kan dondo wa Zobia FM oni tun ni ojo isegun ti se ojo kokan de logun ninu osu karun odun egbe o le ni merin de logbon ne ba ba ti gba pa to se gbe ta gbese to se gbe ta lanu ko to ta re la akani ko so meji to je waju ka korin ope ati iyin Olorun oba mi oke lo aki adeda ati aseda to je po nlo ni kokoro iku ati ye lodo eda keda to ba si wulo le ifile lowo sugba wa ndupe po fiti yele wa lowo lowuro ti toni aso pe atope da o gbogbo eda tori ti kugba won ti deni akolebo a fi yo won a fi ngboruko Olorun oba mi oke gane jala jala luka bisho bati wa pe ni enikan omo tu gbodo pe se ma dedi se ma se nko agba ole lo ni tawon Abdul Gafar Akoni Adebayo ni omo jabo royan fun yin eja muri ajopon leka eto abo orile ede yi nibi royin gbe sodi mimo pe awon igbimo kan re ti won kegbe jade fa awon akeko ti nbe ni apa ariwo orile ede yi wi pe fi oju ara yin lalakan fi sori o tori oro eto abo lasiko ta wa ye Ọgbẹ́gẹ́ o, síwájú sí nínú ìròyìn. Èyí tí ń fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tún ti arákùnrin kan ní ìpínlẹ̀ Bauchi o. Kí lẹ̀sùn tí wọ́n fi kàn? Wọ́n ló fi tìgbàtìkúùkù bọ́ ọ̀dọ́mọbìnrin léńjeléńje lájọṣepọ̀. Síwájú sí nínú ìròyìn bákan náà, àwọn ìdílé Erufai. Àwọn ni wọ́n ń fara ya yìí o, wípé kí ló dé tẹ̀ ní fi mọ́lẹ̀ nẹ́sù Erufai sílẹ̀. Bẹ́ẹ̀ lára àwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn olólùfẹ́ rẹ̀ táwọn náà ń fẹ̀hónú hàn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kẹ́ ẹ tún fi sí àhámọ́ àwọn ẹ̀sọ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ tá a pè ní DSS mọ́. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní ogún nínú àwọn ọmọ agbébọn ISWAP làwọn náà lọ sọ́rùn àpàpàǹdodo. Gẹ́lẹ́ bí ròyìn kan ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé ológun méje àti àwọn aráàlú ló fara kááṣá nígbà táwọn ọmọ agbébọn lákúráwá tí wọ́n fi ara sunko ní ìpínlẹ̀ Sokoto tí wọ́n sì dẹ́mi àwọn ológun ọ̀hún légbodò. Lórí ọ̀rọ̀ eléyìí tó lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ látàrí bí àwọn ọmọ ajínigbé ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ gbé tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ gé olùkọ́ lórí. Ọ̀rọ̀ yìí làwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbọ́ ọtí nígboro lásìkò tá a wà yìí. Ṣùgbọ́n ààrẹ Tinubu ti sọ̀rọ̀ ó ní pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn ọmọ wọ̀nyí wọ́n jẹ́ gbígbàkadà. Gẹ́lẹ́ bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀ Ṣèyí Mákindé ṣe ń sọ di mímọ̀ pé ẹ̀yin agbébọn ẹ̀yin ọmọ ajínigbé yìí kí ni tẹ́ ẹ fẹ́ gangan? Mo ṣetán láti tẹ́tí gbọ́ yín o. Mákindé lẹni tó sílẹ̀ ìdí mímọ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ agbẹjọ́rò àgbà tó tún jẹ́ mínísítà tó rí sí ọ̀rọ̀ ìdájọ́ lábẹ́ ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ rí ìyún Goodluck Ebele Jonathan ó ní ilé ẹjọ́ ẹ má dá wọn lóhùn lórí ẹjọ́ tí wọ́n pè pé Goodluck Jonathan gbúdọ̀ gbégbá àbò dígbé díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Bọ́bádọ́dún 2027 bẹ́ẹ̀ lẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé gíga fásitì wọ́n mọ̀ tí ń fa pájánú lásìkò tá a wà yìí. Wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìlérílẹ̀ kan tẹ́ ẹ ṣe fún wa lọ́dún 2025 ẹ tí ìmúṣẹ títí dàkókò tá a wà yìí ṣọ yìí orí bẹ́ẹ̀ àní àsọ̀rọ̀ ànádìbá míì kojú mọ́ tó mọ́ nìyí o. Àjọ EFCC tí gbógun ti wà jẹgúdújẹrá láwùjọ wa wọ́n ń tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo àwọn dókítà olóògùn òyìnbó oníṣẹ́ abẹ tá a pè ní sọ́jíọ̀ ti ilé ìwòsàn ti Uyo Hospital. Wọ́n ní látàrí bí àwọn ṣe kọlu ilé ìwé náà wọ́n kù díẹ̀ káàtó wọ́n ń tọrọ àforíjìn lọ́wọ́ àwọn dókítà olóògùn òyìnbó ọ̀hún. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi ìròyìn gbé sáde mímọ̀ pé àjọ tó rí sí ètò ìlera lágbàáyé WHO wọ́n ní ọ̀rọ̀ ẹ̀bólà èyí tó ṣẹyọ lórílẹ̀-èdè Democratic Republic of Congo ẹ má jẹ́ àfọwọ́ awẹ́wà mú gbogbo àgbáyé o kọ́mọ̀lbà tún di ẹrù jẹjẹ eléyìí tí ó tún dáwọn èèyàn gúnlẹ̀ lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá lówùúrọ̀ ti tòní. Gbogbo ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners a mọ̀ kí yín pẹ́ kú oríire kú palẹ̀mọ́ se ti mankara se ti pelere ori leyin odidi odun meji le logun 22 years eyin te lanfani lati gba fi eye premier league o dabi po ti do to bayi o tori la saleta na iko egbe agbabolu arsenal won tun fa koyo o won fi ya je bonley lami ayo o kan si odo ibe oni reyan ni ju ban lo latori ikani 95 eleyi to le lokan dondo wa zobia fm nje titi ago kan ku iseju medogun ta lori ofe atanfani lati gbo won ara wa fun royin kaakiri le wa ati loki okun abdul gafar kan ni adebayo lo ti mu reyan wa se ti gbo yin god bless nigeria god bless kano state

0: subscribe don reach o on Wazopia FM.
1: Osanpon keri keri igbona feli feli o iroyin kaakiri le wa ati loke okun
2: Ẹgbẹ́ òṣèlú APC ti ṣe àyípadà lórí orúkọ àwọn tí wọ́n gbégi dí láti díje dupò.